ìsọ ìlàjà sínú kan òpótọ́nà wéwé òwéwédé tàídì òsìn gò ó àchírínúlẹ̀ pọ̀ ẹ̀ jùwẹ́ ká yún ìmọ̀ bọ̀ ẹ̀yìn dàṣẹ pọ̀ jùwẹ́ jùwẹ́ náà máa nùgbọ́ àchírí ẹlẹ́pọ̀ pọ̀ yẹ pọ̀ nùgbọ́ ẹlẹ́pọ̀ náà máa nùwẹ́ ìyìnrà dónú ẹlẹ́màá dúró ní yún ẹlẹ́pọ̀ jùwẹ́ náà dé tọ́náwé jeremiah tako nukun atan jeremiah tako nukun atan afọ́ẹ́tàn ko nukun ẹ̀nẹ́tọ́ bẹ́ mẹ́ndé káyédè dahazi mẹ́ndé káyédè dávidì sọ̀gán yí èdè wúlá tó tẹ́mẹ̀ wíwúlá délẹ́mẹ̀ bọ̀ yẹn màná mọ̀ ẹ̀ wẹ̀ òkúrò náà dọ̀ bẹ́ yẹn máa ko yẹn máa gọ́ ọ̀nà mẹ̀ pọ̀ àyígbà pò wẹ̀ òkúrò náà dọ̀ eyín àtìrílẹ̀ pọ̀ ma bọ̀ wọlé náà mẹ́kọ́lọ́tọ́dé wà déwé eyín ọ̀nà gbọ́lọ́ yẹn mẹ́ pọ̀ tó ma bọ̀ ẹ̀yìn dọ̀ yẹ àdánsẹ́pọ̀ òkúrò náà tó nùgbò nùgbò bọ̀ àná ṣe sán òkúrò náà sí wẹ́ pọ̀ àdánù wà nínú ìgbọ̀nà kí a lọ yìí làálò ètò kọ́lọ́ yìí tán òkúrò náà náà kò hẹ̀wẹ̀ yín ẹ̀nu ètò yìí lẹ̀ pọ̀ nùgbò wẹ́ dídá ètò àlọ́nu bò jáwé ẹ̀ máa ń tò nùwẹ̀ gbẹ́tẹ́lẹ̀ tó dídọ̀ nùwẹ̀ gbẹ́tẹ́lẹ̀ tó zinzin láìka mẹ́tẹ́lẹ̀ jí ṣe gbà nùwẹ̀ yìí zé tọ́lẹ̀ ló múnú ta wẹ̀ àfọ̀ ètò fọ̀tọ̀nùkún ló pọ̀ ló múnú ta wẹ̀ tán àfọ̀ ètò fọ̀tọ̀nùkún ló pọ̀ tó àzán ègbé wọlé náà jùkọ́ náà dáwọ́ náà àchílẹ̀ gbẹ́tọ́ tán gbọ̀n jésù kristi dè dìde wọn dà gbẹ́chẹ́tẹ́ jùkọ́ ẹ̀rọ dáwọ́ ẹ̀ yé dọ̀ àchílẹ̀ nù mẹ́kọ́lọ́tọ́lẹ̀ nù èyí yìí wúlá àchílẹ̀ nù ọ̀gbẹ́tọ́ fúlùmọ́ lẹ̀ yìí zé wúlá jùkọ́ ẹ̀rọ dáwọ́ ẹ̀ náà àchílẹ̀ nù ẹ̀kẹ́lẹ̀ dọ́kpọ́lọ́kpọ́ pátápọ́n mẹ́tò nù àwòtọ́ yìlọ dìtàn náà àchírínú blublu lẹ̀ pọ̀tàn yìlọ náà mi tó yẹ̀wòkódọ́tọ́ tàwíàwì yẹ̀wòkódọ́tọ́ tàwíàwì afọ ẹ̀ tó ń wíyà tán gbọ́n mi ní sè òpótó òkó lẹ̀ pọ̀ pé tẹ̀tàn dìbò sí jìkóyàwì bó sọ́yìn òsín ètàn lẹ̀ náà ekewe àzọ́ndàgbé lẹ́pọ̀ tó àzọ́ndàgbé gbẹ́tọ́ lẹ́pọ̀ tán àdìbò sí òkú blò dìbò sí jùwẹ́wẹ̀ àdìbò sí gbẹ́tọ́ blò dìbò sí jùwẹ́wẹ̀ àdìbò sí sọ́ọ̀lù blò dìbò sí jùkúyẹ̀wẹ̀ àdìbò náà gbẹ́sán déwé tán blò jùkú ẹ̀ pégo náà ló tún wọlé dòtè èdè mọ́sẹ̀ jẹ̀mẹ́rẹ́ kan sún farahàn sí àlọ́ mẹ́mà farahàn ẹ̀rọ kò wù mọ́sẹ̀ pátá. Nùwẹ̀ mọ̀ọ́sẹ̀ dótètò àyígbà ẹjíbítàn jẹ́lẹ̀ pé náà kò hùwẹ́ ma ṣùgbọ́n àdìbò sí jùwẹ́ pombo ẹ̀yìn náà yẹ ẹgbẹ́ sọ̀gán dìbò sí jùwẹ́ wẹ̀ nùdé bolé máa tí ba sọ̀gán dìbò náà jésù tẹ̀rẹ̀ dọ̀ ẹ̀rọ ọ̀hún tó ń tẹ̀ náà dókè wẹ̀ mẹ̀ yẹ̀lá dìbò sí mọ̀ mẹ̀ náà dìbò sí dé wẹ̀ jùkú wẹ̀ mẹ̀ dókúnà sọ̀gán hù gbígbọ́ tòye ní gòdòlò gbígbọ́rọ́ pa ní dọ́rọ́ pé sọ́dọ́rọ́ náà tó bẹ́ẹ̀ yóò mi àwọn ẹlẹ́bí omi máa ló podó mẹ́ yọ̀rọ̀ ẹ̀gbọ́n yìí àzán gbẹ́tọ́lẹ̀ pọ̀ tán dìbò sí jùkú wẹ̀ jùkú wẹ̀ dómìnira náà rẹ̀ dọ̀ yẹ̀wẹ̀ kó mímú ló dìbò sí gbẹ́tọ́ ni gbẹ́tọ́ náà yín náà nùkún mẹ́ náà rọ̀ hẹ́ mi dìbò náà yé bọ́ yẹ̀rọ ajúlọ̀ mi rẹ̀ kò jìwá tó ń fúlú gbẹ́tọ́lẹ̀ yẹ̀rọ ajúlọ̀ mi ní dìbò náà yé gbogbo nùndó nùgbó èmi mọ̀ yìí sán òkò jìkú yẹ̀wẹ̀ tán mẹ́ gbọ́dọ̀ sán ọ̀nà mẹ́ gbẹ́tọ́lẹ̀ yẹ̀rọ ajúlọ̀ mi ní dìbò náà yé bò hàn na dèvi sán lọ mi ní hàn sán dèvi sán lọ mẹ na ẹyin mi sìn lórí nǹkan bò tó wọn dá gbé lọ́la wọ́ọ́rọ̀ wúwo lẹ́ ẹyin dọ́ ẹ̀kẹ́ máa tí mẹ́lẹ́ máa sọ̀ gán mọ̀ náà yìí nà yín àwọn àná bọ̀dọ̀ sìn àdáńdọ̀ yẹ̀rọ adóhùn tẹ pọ̀ mí pọ̀ yìí dúró mi ní dìbò náà yìí di ètò ètò ẹ̀mí náà dìbò náà gbẹ́tà gbásánà nà ọ̀gbẹ́tà gbásánà nà ònú yín wà gbẹ́tọ̀ yẹ̀wò kó dọ̀ tọ́lẹ̀ pọ̀ tán wẹ́yìn náà dó dìbò sí jùkú ẹ̀wẹ̀ bó yóò gbé dìde tọ́lẹ̀ pọ̀ sẹ́dó tó àfọ̀wúyẹ̀nẹ̀tọ́ yìí náà jùkú ẹ̀wẹ̀ náà hẹ̀ àzánlẹ́dò pólópó àwọ̀ dídá kan pọ̀ ònú wíwúlálẹ̀ dò pólópó pọ̀ ònú wíwúlálẹ̀.